yẹyẹ mi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó àgẹ́tẹ ìlú ọgbọ́n àní tó bá dúró kò ṣọ́ra fáwọn ẹlẹ́tàn èkó ní kàjẹ́.

0: ẹnìkọ́ oríwà. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló nílé ayé, ẹnìkọ́ ní ló lé ayé tó.
1: Wọ́n ní ṣíyàn Peter so.
0: Ogun ló ṣe, ogun ogun abẹnú gọ́ngọ́.
1: Wọ́n ní ṣíyàn Peter so.
0: Ogun ló ṣe, ogun ogun abẹnú gọ́ngọ́.
1: Bẹ́ẹ̀kẹ́.
0: Bí ìsinmẹ́rẹ́, bí òrèlé Adáhùn ṣe, bí òrèlé Oníṣègùn, àsìkò ló tó ìrànwọ́ mi ló tọ́.
1: Ẹ dákẹ́ ẹ̀rú mọ́s. Ẹ lọ bẹ́nu dákẹ́. Àsìkò ló tó ìrànwọ́ lára o.
0: Ẹ dákẹ́ ẹ̀rú mọ́s. Ẹ lọ bẹ́nu dákẹ́. Àsìkò ló tó ìrànwọ́ lára o.
1: Ẹ dákẹ́ ẹ̀rú mọ́s. Ẹ yé bébìlà. Ẹ yé bébùrù. Àsìkò ló tó ìrànwọ́.

0: Ìyàwó àdúrà ti ní lọ́jọ́ ìṣòro olè lọ. Ọmọkùnrin bọ̀, obìnrin bọ̀, ó lántẹ́ lántẹ́. Má ṣe pọ́tẹ́ lẹ́kọ̀ọ́ o.
1: Dalérú dalérú ọ̀rẹ́ òṣìkà.
2: Ìyàwó mi sílẹ̀ fún mi o.
1: Dalérú dalérú ọ̀rẹ́ ìyàwó.
2: Ìyàwó mi sílẹ̀ fún mi o.
1: Abi
3: ṣọ́bí ṣe ìmẹ́jà ni.
1: Ọ̀rẹ́ ìyàwó
3: ṣọ́bí ṣe ìmẹ́jà ni.
2: Ìrọ́ ló ń pa, ojú bá pa kiri, ìwọ náà fẹ́ ṣe ń bẹ̀ o.
3: Èyí tó ṣọkọ rẹ tó yàwó.
0: Akẹ́bí sọ́bí báyọ̀ yìí. Ọkọ̀ lájọ́ mi rẹ̀mí ná fún. Rẹ̀mí lẹ́kún mi o, àmì ná tún. Abẹ́bí sí òjú táyọ̀. Ṣamama ní Jinja Rẹjọ, Honda Motors, Nigeria Limited, Honda Nipa Cement, Nigeria Limited, Honda Travels, Nigeria Limited. Bàbá bí sí lágọ̀ máa pè é. Bàbá olúwa kẹ́mi yé lágọ̀ máa pè é. Bàbá Wàdíù yé lágọ̀ máa pè é. Bàbá Kudus yé lágọ̀ máa pè é. Bàbá Bọ̀bọ̀ tó yá débí sí Júnìọ̀ Ẹ̀mí Ọlá, ọmọ tó táyọ̀ ni Ẹ̀yọ̀fẹ́. Ọmọ tó táyọ̀, àwọn omúyí wá wọlé sí. Bámi tọ́jú kàmọ́rọ́ kẹra yìí.
1: Oo,
3: mo bá ṣe sọ̀rọ̀ ẹ kiri.
1: Oo,
3: mo bá ṣe sọ̀rọ̀ ẹ kiri. Àwọn tẹjọ́ jẹ tẹjọ́ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Wọ́n sọ̀rọ̀ ẹ lẹ́dá. Adé olówó mọ, ọ̀títà lè máa dé lórí gbogbo mọ́tò. Adé pátápátá gbogbo kọ̀ṣọ́. Adé ti fowó ṣe ṣínà tán. Oo, mo bá ṣe sọ̀rọ̀ ẹ kiri.
1: Wọ́n ò mọ o.
3: Ṣé wọ́n mọ o?
0: Jébí sí wọ́n ò mọ o.
3: Ṣé wọ́n mọ o?
0: Ẹ̀mí Ọlá wọ́n ò mọ o.
3: Ṣé wọ́n mọ o?
0: Ẹ́
3: wọ́n ò mọ kó wádé òtọ́ òkàkà kó wádé tọ́ kíkọ́ ló pọ̀ sí.
0: Òtítọ́yọ̀ àgòtò kẹ́yìn ni o.
3: Agbára ló lọ fún wa.
0: Àgbára fi ó gàǹgà.
3: Agbára ló lọ fún wa.
1: Ìgbà ìjáde mọ
3: adé. Ìgbà ìlú mọ kúkúrú tó ṣe lọ́tún lọ sí ṣe ní ìbílẹ̀
0: ìṣú. Òtítọ́yọ̀ bo.